0: tó dàhó ẹ̀dùn rẹ̀ dé sọ̀gbẹ̀ dé bá mọ̀ ló lọ́sí lọ́lọ́ sí tímẹ̀ náà bọ̀ dé bá ògbẹ́ wá jẹ̀mẹ̀ dé ẹyí rọ́jú
1: mọ̀wẹ́
0: ilé yẹn mọ̀dá pọ̀ yẹn lónà kọlọ ní ló sùúrù ẹ̀ tán gbogbo ẹtì mẹ̀ẹ́dẹ́ èrò dán wọ́n tún máa yán yìí mẹ̀ yán sílẹ̀ à mẹ̀ẹ́ èrò dán lọ sí àfọ̀dé èrò dìde jẹnu kan wọ́ ẹ sọ́mọ̀ ẹ̀dùn àfọ̀dé ẹ̀dùn wọn wọ́ ọ̀dà yìí ní ló sùúrù ẹ̀ tán ẹ bá ro wọ́n tún máa nùpà nùpà gbọ̀ ní bọ̀ mẹ́tàn rà ro
1: fọ́sàwẹ̀
0: afọde náà dìgbọ sílẹ ẹnà kọrìjé lè bí pápátá
1: ẹnẹ
0: ní máa pọn dúnà gbọdọ àjíjú kí wọn ò fi òde mẹ sí tẹsán jẹ ìgbọnà ìmọ àtúndé fún nígbà tó nù mẹtàn gbígbé ìrọdún àìkà náà rẹ àmọ ẹ ní wọn sún wádìí ìná mọdọmúrọ ẹ máa bọ sọgbọ ẹná mọdọmúrọ mẹhìn lọ sí ẹná wúlé bọnà ẹgbọn ti ẹná gbọngbọnà òmẹdìẹ wọ ònú ìtọ ògbó àmọ ìlú ètò ògbólógbò ń déwọ rò dídí wà mọdọ mọdọ lọ bọ mẹ ń sọrọ lọsùn mọ nípa ẹrẹ dúpẹ déwà mọdọ ẹ máa sọrọ ńlọmọ.
1: ẹnẹ ẹfẹ tó dọ ẹ wá tí èmi pa ẹ fífo náà tí inú èmi bì sí.
0: mo mẹ tó mẹ náà fi ìnáwó kàjẹ rẹ.
1: ẹ mẹ́rin tó kó mẹ́rin àfiwè.
0: àfiwè àwòyẹ jùbọ mẹ́rin lọ́wọ́ rò.
1: mẹ́rin wa mẹ́rin ọjì fi àtàn dé.
0: amòlúwa ẹ sulu mẹ wọlé ní sulu kombo títẹ ònú dẹ ọta ọdún ọgbọ àgbà glọri àwọn àdìdé o aṣọ ẹsìn mẹlẹ ọdún òdìdọgbọn ní ìgbéradù mọ náà sọlọ ní lẹkọọ wa
1: ẹyọ
0: ọdọdẹ ògbélédé rẹ ní sulu
1: ẹyọ
0: ọwọ àdìrẹ àgọbí ẹdẹ rẹ
1: ẹyọ
0: ọdọ ayé ìdárẹ.
1: ẹlẹ́tẹ̀nu ẹ̀dọ́gbẹ́ inú mẹ́tẹ́ ìzógbò lẹ́bùn káwọn akọ́nà zógbò àmọ́ ẹ̀dọ́gbẹ́ inú mi eyan ọmọ ọna tó pe nu katrọmẹsìsìndẹfọ sẹsọ gbọdọ mẹsùnsùn wọn kúnnú bá o eyan sùn mẹ hàn kúnnú bá a tútẹ grasa ètò pe mi gbọdọ madama tó súwẹ mi yin tútẹ grasi tọkọlì ẹna tsẹnu madama tó súwẹ ẹna tsẹnu sí tọkọlì kẹkẹrẹ dọgbẹ nu da tse nu mi mẹ yan gbọdọ nu òwe kan bí ọ ẹ wọ́n dọ́gbẹ́ nu nada ọdún mi sí tọ́rí tọkọ́rí tọ́ ẹ̀rá tsẹ́nu tọkọ́rí tsẹ́ káwọn pépé àtúyà lómi gbàgbé tó ń pò bí dọ́gbẹ́ nu mi lò tọkọ́rí ọmọ dọ́gbẹ́ nu tọkọ́rí lẹ́bi mi mẹ́ ẹ̀rá tsẹ́nu ètútẹ̀ grasa ẹ̀rá tsẹ́nu kaka hún nà dọ́gbẹ́ nu ẹ̀vẹ́ bìrì ẹ̀rọ̀gbẹ́ domi ẹ̀zẹ́sẹ́ dọ́ gbọ́dọ̀ nẹ́mìdé gbọ́n
2: fọ́n ganji náà àdúkọ̀ nù.
1: pé tó
2: zan wa tó tẹ̀lé kó di.
1: papa musu.
2: zan wo yìí tó tẹ̀lé kó di.
1: ẹ̀rọ tiẹ̀nu wẹ̀.
2: ni efọ́n ganji ayọ tó fọ́n ganji nínú yà.
1: efọ́n ganji.
2: akurọ̀gbọ̀n tọ angẹ́lẹ̀ nánà pọ̀pọ̀ epo.
1: akwadi.
2: akwadi.
1: ami.
2: ndọ́gbẹ́ mi mẹ́rin mọ́ọ́jì tán.
1: ẹ sọ àlọ́nu wẹ̀.
2: ndọ́gbẹ́ mi mẹ́rin mọ́ọ́jì yọ.
1: ẹ sọ àlọ́nu wẹ̀ la.
2: ndọ́gbẹ́ ni o dagbo tse si gan.
1: yẹnu kó egbe bolo sise rẹ.
2: zakari aligbono ndọ́gbẹ́ ni o sọ̀rọ̀ fi kàdé yọ. ọ̀nà mara kọ́ńtán ní tata jìnnà ẹ̀ dìyà n tó ṣe gbẹ̀tàn pọ̀ ọ̀rọ̀.
1: tẹ̀rí gbé à ń ṣe gbẹ̀tàn gbọ̀ngbọ̀n.
2: àwọn ndọ́gbẹ́ nínú mi.
1: tó máa ń sin ikọ́ mẹ́.
2: ìmọ̀ kọ́ èmi ṣe wa ẹ̀ ní ọ. ìyàlẹ́ ọ níjàjà ibodò sòrò yẹn lónìí wọ́n ebúrò nyọ̀nú ọ̀rẹ́ lónìí gbọ́ lọ́wọ́ gbà ọ́ tà níwẹ̀. àmọ́ ẹ jẹ́ kí o pèrè ẹ̀rẹ́ àbúrò kẹ́mi kò yà sọ́ ọ̀tọ̀ọ̀tọ̀ mi yà sọ́ ọ̀tọ̀ọ̀tọ̀ wa. ẹ yà sùn dé àbúrò wa ẹ̀ lẹ́yọ̀ ẹ wà kíkẹ́ ẹ lọ́kẹ́ ẹ mọ̀ kẹ́mi kò àtọ̀ dé di ẹ má ṣe nínú ẹ mi. níwọ̀n ni sọ́ọ́sẹ́ tó yà jọ̀lù wa wẹ̀. okun ọtọ la le tọna lu ẹdun yọnu ni jaja ebo do suru o ze wọtọ bisitọ kẹsùn ọnu gbọ awọn gbe nyọlẹ ọ nyọlẹ wàyẹ ọ mato nyọlẹ ẹyin ẹtọ pika mẹsùn lẹtọ pẹpẹ mi tún ẹgbẹ mẹsùn lẹ ọ mi kunu ba nyọnu bọ yọmi na kalẹ tọ o akpe nji na yọrọ mẹsùn ne nyọnu ba sunu yọrọ sun nyọnu akalẹ tọ nkọ nyọnu ni do suru o ma kún ọye pé èmi do vi atọ ne ero lẹ vi lẹ ma yin yọ pọ funẹ ma ọna hún ye.
1: Ami.
2: Ado
1: papa ado xɔnɔ do xɔ to kaka bɛ mi ko jivi we me do ko gbe yɔ tɔn wa.

0: 34.
1: 80.
0: 80.
1: 64.
0: 64.
1: 41.
0: 41.
1: 14.
0: 14.
1: 54.
0: 54.
1: 4.
0: 4.
1: Yóò sì dára fún wa.
0: Ẹ nálẹ́ bá yán nú mi.
1: Ṣùgbọ́n o lè pè sórí rádíò tọpa
0: báyìí. Àmọ́ mi gan mi náà yóò dínú rádíò tọpa.
1: Fún àdúrà fún ìdílé méje.
0: Na wẹ̀dọ̀ tẹ́wẹ̀dẹ́.
1: Torí a ní ìfàmì oróyàn ní àṣálẹ̀.
0: Yóò mi fọ́dọ̀ ọ̀dẹ̀ àmì sí Sátàn gbadaa.
1: Ní gbogbo orílẹ̀-èdè níbi tí ìjọ yìí wà.
0: Bí mi fìdí àgún ẹ lọ́dẹ̀ yọ.
1: Ìfàmì oróyàn
0: wà. Àmì sí Sátàn.
1: 01 01 21 21 31 45 42. Rádíò tọpa.
0: Ìrọ̀rọ̀ rádíò tọpa.
1: O lè pè wá ránṣẹ́
0: báyìí.
1: Àgànà yíra
0: mi. Halo. Ẹ
1: Ẹ fọhùn sókè o.
0: Mi kẹ́kẹ́ mi ṣe gbẹ́dàgà.
1: Láti ìlú o.
0: Sọ fítà mi yíra sí.
1: Ok, kí lẹ̀ ń fẹ́?
0: Ẹ tẹ́bà mi dè.
1: Kí ló ṣe ọkọ yín?
0: Ẹ tẹ́rù àsúmìtàn wàwẹ̀.
1: Ẹ ti fi bínú sọ̀rọ̀ òdì sí.
0: Mi ò ṣe kó gbé ọmọ ẹgbẹ́ bò dọ̀kọ́rọ̀ jìtàn.
1: Gbogbo nǹkan wá dàrú fún un.
0: Wọ̀lẹ́ bí wàá wúlú nílò.
1: Gbogbo ẹ̀ mọ́ ń dàrú ni.
0: Edo ẹ̀nà nù ìpẹ́rí ẹnu lẹ́dọ̀ tè.
1: Ẹ já gbàdúrà.
0: Ní gbọ́n mi ní wò dẹ̀.
1: Ẹ má pe orúkọ ọkùnrin náà. Àwa ó gbàdúrà. Àdúrà ó lọ bá a níbi tó bá wà.
0: Mi náà ó dẹ̀ bọ̀dẹ̀ náà ìmọ̀ súnú lọ fídẹ̀ bù déédéé o.
1: Torí àwọn èèyàn lè mọ̀.
0: Mi máa yọ ìyìn kọ́ tó.
1: Wọ́n dẹ̀ ní ìyàwó ẹ̀ ló ń ṣe ni
0: wọ́n sọ. Bẹ́ẹ̀ làwọn àṣù àṣìtò ẹ̀dọ̀nù ẹ̀ tó wà wẹ̀ rárá.
1: Orúkọ Jésù.
0: Ní Jésù tán mẹ́.
1: Bí màmá yìí ṣe jẹ́wọ́ lé
0: ni. Ẹ máa má ẹ lọ yí gbèrò egbe o.
1: Ọkùnrin náà.
0: Súnú
1: wọn. Lẹ́yìn tó gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run yìí.
0: Ẹ kò jó àsìtàn nù àsúnmítọ̀ ní wàdàgbẹ̀ wẹ́nu ẹ̀.
1: Ó yá ọkùnrin náà.
0: Ẹsẹ̀ pàrọ̀ kùtò ya súnú ọ.
1: Ogun ẹ̀ kó dìde kó bẹ̀rẹ̀ ti fara.
0: Ìgbésọ̀ ni títẹ̀ ẹ̀bọ̀ jà
1: ọ̀rọ̀ jì. Ní orúkọ Jésù ní àgbàdúrà.
0: Jésù Kristo sì ń kọ́ mẹ̀mí ó dẹ̀ tẹ̀.
1: Ó ti rí bẹ́ẹ̀.
0: Ẹ kò ń mọ̀.
1: Ó dàbọ̀.
0: Ẹ làbọ̀.
1: 01 21 31 45 32. Gbogbo ìwọ tó ti fi ọrọ̀ òdì di ọkọ ẹ mọ́lẹ̀.
0: Ẹ kò sí ẹkọ àgọ́bọ̀ bla sútọ́ náà yọ.
1: Ọkọ náà gbọ́dọ̀ dìde báyìí o.
0: Súnú ọdún náà títètè.
1: Ó gbọ́dọ̀ sórí rere.
0: Ọ̀nà wa tára gbé.
1: Ipò tó yẹ kọ́kùnrin mìíràn wà kọ́ ló wà.
0: Lẹ́yìn méje gbọ́dọ̀ súnlẹ̀lẹ̀ nínú ọwọ́ ẹ̀dẹ̀ yà mẹ́.
1: Ìyá yìí ti pọ̀ jù. Ok, kí lẹ̀ ń fẹ́ mọ̀ bá fún mọ̀? Ẹ tẹ́ bá
0: mi dè.
2: Ìjọ́ mi ní ìhòdà náà mi láwọn ẹ̀dọ̀ ṣe
1: rẹ̀. Ṣé ẹ̀yin náà máa ń ṣépè fọkọ yín ni?
0: Mi dẹ́sùn náà dọ́nu àsúmìtàn ẹ̀yà.
1: Ẹ̀lọ́ à ń gbóhùn yín.
0: Iná dọ́nu àsúmìtàn ẹ̀yà.
1: Àwọn ọmọ yín kọ́.
0: Bàbí mi tán lẹ́ lo.
1: Ok. Ẹ já gbàdúrà. Orúkọ Jésù.
0: Níkọ Jésù tán mẹ́.
1: Àlàáfíà kó wọnú ìdílé wa.
0: Tíjọ́ oníbí ọ̀gbìn tó wọ́n mẹ́.
1: Ìdílé yìí ò ní dàrú.
0: Wọ́n ti wẹ́lọ̀ náà wúlú wa.
1: Jésù Olúwawa.
0: Jésù Kristì àkúrúnà mi tán.
1: Ó ti rí bẹ́ẹ̀.
0: Ẹ̀kọ́ yín mọ́ mẹ́.
1: Àwọn èèyàn pọ̀ tí wọ́n ń pè wọlé
0: o. Ẹlẹ́sùn pọ̀ bá apẹ́lọ̀ pégbè bí ọdún pọ̀ ẹ̀.
1: Wí halo.
0: Hello.
1: Ogo ni fún bàbá lókè.
0: Ìgbóná tán mi tán ló jí àga.
1: 01 01. Ok, halo.
0: Hello.
1: Ẹ mọ̀ kúrọ̀ lẹ́ o.
0: Mi kú tó gbàdà.
1: Àdúgbò lẹ́yìn ti pè wá o.
0: Ká tí èdè tẹ́mì dẹ́ yí lọ sí.
1: Adúgbẹ́.
0: Sún adúgbẹ́.
1: Sẹ̀mẹ̀.
0: Lo sẹ̀mẹ̀.
1: Ok, ẹ̀yin kì í bínú rárá ń tiyín
0: o. Mi dáná sí Homede bú wa mẹ́.
1: Ẹ ti sọ̀rọ̀ burúkú sáwọn ọmọ.
0: Mi kò dọ̀ ọ́ yìnbọn kan tó fílẹ̀ jí.
1: Gbogbo ni wọn sori rere.
0: Yẹ́mẹ̀ bí ẹ́nà wa tara gbé.
1: Ìgbà tí Jákọ́bù fìbínú sọ̀rọ̀ sáwọn ọmọ.
0: Wẹ̀ne Jákọ́bù sẹ́wọ̀n mẹ́gbẹ́ bọ́dọ̀ kọ́dọ̀ fìtán lẹ́yìn.
1: Mose lolúwa lò.
0: Moïse wẹ̀ máa ò zan.
1: Mo dúró ní ipò Mose
0: lé. Mi ò tẹ̀rọ Moïse tẹ́mẹ́lú ẹ gbé.
1: Ègún tó ń jà lórí àwọn ọmọ
0: yìí. Lùdí tó fi mi tán lẹ́fun.
1: Ègún yẹn dáwọ́
0: dúró.
1: Lùdí
0: tó dúró
1: tè.
0: Ègún
1: Eke hallelujah.
0: Eke hallelujah.
1: o ti ri be o
0: e ko yin mo me
1: ogo ni fun baba
0: ki gona tan mi ton ro ti aga
1: o dabo
0: e labo
1: o e ja dupe lo christi
0: do pe ro
1: christi o ku eniyan kan o
0: e le po gba to ro pode mi
1: agogo wa tin pe bayi
0: o mi ton ki pe so yu e dede
1: eniyan kan pere
0: me ro pode
1: 01 01 21 31 45 45 32 radio topa
0: radio topa
1: eyan kan pere ni
0: mero pode ni le bi ope gbe
1: awon eyan to seku mo tin ri awon eyan tin fi
0: message si mo se mi ton le mo ya lo pa lo pa se do
1: eh mo tin ri nibi
0: koro message mi ton le mo edo fi
1: yo dara fun wa
0: ina yan na mi
1: awon eyan tin fi message ran se
0: mele koro message se do ya lo pa lo pa
1: eh mo tin ri Mr. Asu Amu
0: ndo Mr. Asu Amu
1: ati gbogbo awon eyan
0: ndo mele ton mo ya lo pa
1: o tin wole
0: e koro ko gbe bi o
1: se eh a gbadura ran se
0: mi na ko de o se do
1: a tin ri gbogbo e bayi
0: ndo message mi ton le mo
1: lori 01
0: 01 96 96 12 30 73 73
1: yo si dara fun
0: yin ilale bo yan na
1: be se fi awon messages
0: yin emi no message ole ze se du ero
1: koko gbo yin le ri ogoro
0: mi me bi we na mo gigoza
1: yo dara fun wa
0: ina yan na mi
1: ah ibi la fe pari si
0: fi we mi juro na foro
1: a lo pelu ayo
0: mi na ipo jijo opo me
1: a tun pada wa ni ose
0: mi na le le ko wa se me de jawe o
1: yo si dara fun
0: wa ina le bo yan nu mi
1: oju oni ti wa
0: mi ana wo mi a
1: e mo gba gbogbo wo program to wa ninu ose
0: mi mo program mi to lo pa lo pa de ro se me ni
1: ojo madi
0: do madi so
1: eh ti se ola
0: den so
1: oni great physician
0: ewe yan so gbo na mi to da ho
1: ago meji la sa ago meji abo ni
0: gan wewe je gan we atade we
1: enikeni to ba fe foju kan wa
0: mere bude ka da sonu ku mo mi
1: kan ko we pe o fe ri wa
0: kan we do emi ja mo mi
1: tabi ko se voice note
0: a fun eleshi
1: a de gba
0: message vocal po
1: ori awon eyan mo npo
0: lo gbe tonu supo
1: sugbon la sale
0: amo gbadanu
1: ifa mi royan wa
0: ami si satin
1: lati ojo ose to nbo lo
0: be si semen prochain o
1: oni gbogbo awon eka ijowa ta ti daruko
0: ewe agunta mi tonde si iko eyirole bi
1: o a pade papo
0: mi na lo pele to po
1: ni gbogbo ri awon eka ijota ti so
0: agun ode yirole
1: won sesin laarin ose
0: ina no blo si sen semen
1: gbadan sugbon a pade lojo ose
0: mi na no ipele ro di manso
1: eh yo si dara fun
0: ina le fo yan na mi
1: be pelu
0: mo mo po o
1: ojo ti a ni aye toro
0: aze egbe mi na do aye toro
1: let there be light
0: gbona kikan ni tin
1: e mo gbagbe pe isoji wa ni ojo friday laaro atasale
0: mi ma won jiro cruiser tin o vendredi eton zanza gbadanu o
1: eh ni ago mejo abo wuro
0: ti di ago mokanla je ga o lo po
1: isoji o tun wa bere ni ago marun
0: bo mi na level inu kon demedo va fo mero gan ton
1: mi ago mejo ku seju medogun si mejo
0: taton epo cheju foton
1: ni ojo friday
0: vendredi o
1: gbogbo friday keta ninu osu
0: vendredi aton go to sun le bi mewe
1: e ki gbogbo eyan ti mura sile
0: na mele bi ni ko sunday yi
1: gbogbo eyan ti wa lohun
0: mele bi na korodon
1: ni asale thursday
0: gbadanu jeudi gbadanu
1: eh tori aro ni soji yo bere
0: san san we kraza deni na be
1: a ki gbe pe olorun
0: mi na japa yi lo klu na
1: yo si gbo
0: e kan se gbe mi
1: loruko jesu
0: jesu yi ko
1: e je ka gbadura
0: mi pa mi ni ho de
1: oruko jesu
0: niko jesu
1: ibi te ran wa lowo de ni
0: o ti de mi ku olorun mi je lo
1: gbogbo eti to ti gbo oro na
0: o kodo bude se ho o
1: egun oni ja yin
0: mo ni ti to ma fun ye ba
1: orun oni ti mo yin
0: lo mo na su to mi ba
1: ni oruko jesu
0: jesu christ si
1: ko gbogbo awon ta jo soro na
0: mi me na fi bodo ho le o
1: gbogbo yin
0: mi me bi
1: orun oni ti mo yin
0: amen lo ma su to mi awon
1: yo je ti ti
0: o to na na mi to
1: ni na olorun lo lati soro na
0: jesu de okuno zana to
1: lo ni ba ide na pa pe laye
0: bi mo aye
1: mi yo dara
0: aye
1: aya mi yo dara aye awon omo mi yo dara aye awon omo yo dara aye awon iranse olorun ni ojo yo dara aye awon osise ni ojo yo dara
0: mo fi radio
1: mo fi radio topa le
0: christi mo fi radio topa ro christi si an lo me
1: ibi o ni sele
0: si ayo
1: le fi wonu
0: ojo tutu aye mi na bi oko yoyo me
1: gbogbo awon omo ojo yi
0: o agun vi agun lotan le bi
1: eglise de sagesse de dieu
0: eglise de sagesse de dieu
1: mi na
0: wa tara
1: Jesu Oluwa
0: Jesu akuluna mi ton
1: o dabo
0: e labo